0: abanijẹ ẹkú ọpọ ẹkú ọpọ ara yín lẹ ṣe.
1: Abanijẹ ti yí lódì, abanijẹ ẹkú ọpọ ẹkú ìyá ara yín lẹ ṣe.